0: Si je suis malade, comment ça se passe ?
1: Vous vous présentez dans un centre de santé conventionné, muni de votre carte d'assurance et vos carnets de soins. Le soignant vérifie les documents et vous soigne. L'assuré paye sa part, représentant environ 20% de la facture. En cas d'ordonnance ou de bilan, l'assuré se rend à la pharmacie ou tout autre établissement conventionné nécessaire à sa santé. Mais ce n'est pas tout. Votre famille est également couverte par l'AMU. Les conjoints et vos enfants à charge de moins de 21 ans dans la limite de 4 enfants et jusqu'à 26 ans pour les enfants non mariés, étudiants ou en apprentissage. Les enfants en situation de handicap sont couverts sans limite d'âge.
0: L'AMU pour tous, tous pour l'AMU.
1: Ceci est un message du ministère de l'accès aux soins et de la couverture sanitaire à travers le projet Service de santé essentiel de qualité pour une couverture sanitaire universelle.
2: Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pínpín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pínpín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Nípa àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfara kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín. Fún lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ amọ́di ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn wá máa gba ni kúrò lọ́wọ́ amọ́di ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́.
3: Tèmi ọmọ Togo han, àwa kan ẹ lágbára aṣọ alápá pípẹ́ ní èrè Togo bíbẹ́. Àsòkò ẹ tó chika pẹ́ aṣọ alápá àmọ́ àbóche nọ̀nà méjì. Ọ̀nà chẹ̀chẹ̀ ẹ̀. Àbóche ti nọ́jọ́ máa mẹ́rin lọ nọ́jọ́ máa mẹ́jọ oṣù ya wa ní èrè Savan Central Maritime Ndoa Bíbẹ́ ń plateau. Agbára ìkejì ẹ̀ ó bo lọ ti nọ́jọ́ mẹ́fà lénógún lọ tàntàn oṣù ya wa àbóche ní èrè Kàrà ń ní èrè Lomi. Nọ́jọ́ ya díre bíbẹ́ hàn Èkó lọ ń bí àgbọ̀n fún ẹ ẹnẹ́ wa kàn ẹ́ hàn ń bà díre fún ẹ ní èbó lọ ṣàgbókàgbà aṣọ alápọn ń bẹ̀ ní èbó lọ ẹ mẹ́lò yẹ bẹ gbà àgbọ̀n sì ta ń wé má kàn fún ẹ èbó bá ní ń wé má lọ níbẹ̀ tí káyàn rí aṣọ alápọn mẹ́lò yẹ àkó fún ẹ. Bó wa wà nẹ ní ìgbàgbé ń bí àdíre fún ẹ ní kàgbà aṣọ alápọn ó pọnjú ní ẹlọ́nlá bọ́ ẹ yéé sẹ mọ́ ẹ. Ńbẹ àkófọ̀ fún ẹ aṣọ alápá ń bè bó gbà á. Kásùn náà bẹ aṣọ alápá náà tẹ́ ọ bo àrò ẹpó ní ibà kó máa mú ẹ. Ńkọ ẹ ti ń di ìdíṣẹ́lákún yẹn náà rí ìdí ara líle ń ẹnẹ́ náà kọ́ ọ́.

ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 16 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso rẹ̀.

Ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ògùn sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn ní ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde, alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.

0: Ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ayín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́
1: rẹ̀. Tartata náà tó wà tóbó wíṣẹ̀. Ẹ máa mi yí la nìkan mi tẹ̀. Sọ̀fẹ́ náà pèsè náà hami mútó ka fa la ka rakɔrɔ ta ka wunɔnka rɛwɛ ka taa na. Pɛtɛ mútó náà bá taa rɔ kɔsɔ la o tama na wɔli ta. Tama kɔrɔ mi ɲɛ tɛgɛ la yɛ sɛsɛ wunɔnka rɛwɛ ka taa ka wunɔnka ta na. Woso a ye ko in hunna nisa. Nukanu ta la a ye ko in hunna nisa ka wunɔnka ta. Na da pan sɔkɔri a ta kpama tɛ ta. Notasina maritim tama na wɔli ɲɛ tɛgɛ la wunɔnka rɛwɛ ka taa ka wunɔnka. Woso a ye ko in hin yiri na lɛrɛ. Nkan ta la ye ko ɲini tɛ se ka hu nɔnkari wɛ ka taa ka wɔnɔn ka taa na a kɔsa ha muto nɔnba kara tɛ tɛ ta n'o ta sina giran lome nɛrɛsiri mi sisɛ muto nɔnba a ye ko ɲaari ɲina sakana ha muto nɔnba na ba we ɲina i cari tɛ ne kɔrɔ ne kpagaw ka a ye ko ɲɛrɛ ni ka mi ɲɛ ka kalimi na a jalimi tagara yɛrɛ ka a ma yɛrɛ a wa n ta ka sa hami muto nɔnba ka fa la na wari ko n ba tagara na wari wa wali na ni wa muto nɔnba ka fa la ni wo n ba sɛ wa na. Wa jaar wa ten wa wasa ta ko tita tamar ta wali ka sta no wa pis wa na wa nta wa walo na muto ta hin do ka hu hu o ha la fia ka sarta ka atikis a warta o kona la fia ka agweta muto ta hin do a la fia sarta ka ya atikis a warta ya no nga ye ko linna ta koro ta minis na pa nyalo a la fia a warre na wumpa tan mata soni wa husu a la fia warre